àṣírí ọ̀rọ̀ lọ́wọ́. Gba tó ń gbénú ọ̀rọ̀ tọ́rọ̀ ń gbénú ẹ̀ tó fi ọ̀rọ̀ àṣẹ dá ohun gbogbo pátá. Ó dá àwọn ọmọ méje ilẹ̀ méje ayé àti ogun tó wà ní ẹ̀ pátápátá. Ó ní ohun òṣùpá ìràwọ̀ kó máa ṣe ìmọ́lẹ̀ ayé, òkúta iyebíye kó máa ṣe ìmọ́lẹ̀ ìsàlẹ̀. Ọba tó ń jẹ èmi nìyẹn. Kábíyèsí Ọlọ́run tí ó ti ń yé wa bọ̀, màá wá ṣe àpèjúwe tó ṣe jẹ́ pé ọmọlúàbí gangan òun ni èdè wa. Tán dẹ̀ mọ̀ sí, ó dẹ̀ ní tí wọ́n sà lé lórí. Ẹ lọ wá wà ń bẹ̀ nígbà tí ọba yakun ìwọ̀n ìgbà tó kúnjọ́ sí. Nǹkan mẹ́rin tán ló ṣe pàtàkì àbí important pàtàkì jù fún. Ìjókòó Yorùbá wà ń bẹ̀, wọ́n sọ gedegbe iná ní spirituality wọn. Ẹ lọ wo dáadáa, ẹ lọ research ẹ, wọ́n gbé síta. Ẹ lọ gbogbo tán gbé síta nígbà tó kú tí wọ́n tán sọ̀rọ̀ ẹ̀. Ìjókòó wà ń bẹ̀ ti Yorùbá ni Oyo Empire nígbà yẹn tó jẹ́ àtúnbí ògo Oyo lénìí Odo Empire, òun ni ibẹ̀ náà ti gbé. Ó ní tí wọ́n fi ń ṣe sí spirituality Yorùbá tó ń jẹ́ IYP lénìí Indigenous Yorùbá people, ó ní tán fi ṣe. Ok, ebe ẹ rí wọn tán náà tún gbé ajé wà níbì kan London bẹ̀. Tẹ́bẹ̀ rí ẹja fìyẹ́lẹ̀. Ṣé mọ̀ pé ó gbé àpèjúwe nǹkan tá à ń sọ yìí? Èdè wa la fi ń júwe ẹ̀. Àbí kí lọ́mọ̀ tó ń jẹ́ ajé? Báwo ló ṣe di nǹkan tó ń pè lájé? Ìjókòó tán gbé kí lọ́mọ̀ tó ń jẹ́ bẹ̀. Ṣé mọ̀ pé èdè wa ló ń ṣe àpèjúwe àwọn kìíní? Ó ti ń dìp lọ àbí? Ẹ máa sọ ìdí tó ṣe jẹ́ pé ìran Yorùbá nìkan lágbàáyé kò tún sí ìran míì. Òun nìkan ló ní láìtì tọ́lọ́run fún wa yẹn. Ṣé rí agbára àti àṣẹ ọ̀rọ̀ kò sí ìran tó níbi Yorùbá? Ẹ lọ wà ní àgbáyé níbikíbi, mo ń sọ, mo tún sọ, ẹni tó bá mọ̀ kó gbé jáde, mo fẹ́ rí, mo fẹ́ mọ̀. Ìdí tó ṣe jẹ́ ọmọlúàbí ni wá nìyẹn. Tó ṣe jẹ́ pé ìṣe wa àwòkọ́ṣe fún ìran tó kù, àwa la máa lead fún ìṣe dáadáa, ìwà dáadáa, rere dáadáa, tẹ gbogbo ìgbésẹ̀ advancement tí wọ́n bá lọ́dọ̀ wa, gbogbo ìtẹ́yìn pè ní developed country, civilized, kí ló ń jẹ́ bẹ̀? Yorùbá ló ní. Láti ọ̀dọ̀ Yorùbá ó kárí gbogbo dúdú àti gbogbo dúdú kárí gbogbo àgbáyé. Àbí ta ló ń tan ta ní? Ẹ̀gbọ́n Yorùbá mi, àti ọ̀dọ̀ Yorùbá ló ti kọ́kọ́ kárí gbogbo dúdú. Láti ọ̀dọ̀ gbogbo dúdú ó kárí àgbáyé, Yorùbá ní aṣíwájú ni àkọ́kọ́ tí Ọlọ́run ṣe ẹ̀dá ẹ̀ sórí ilé alàyè yìí. Yorùbá ni indigenous Yorùbá people ni. So tí ẹ bá rò pé Yorùbá Yorùbá ń ṣe èdè wa, àpèjúwe ẹ̀yà wa ni èdè wa lọmọlúàbí. Ní tó lóun fẹ́ kàn yẹn gangan, èdè wa nìyẹn. Spiritual heritage wa, àpèjúwe èdè wa nìyẹn. Kò yẹ gbogbo wa dáadáa. Ẹ máa gbọ́ mi o, ẹ farabalẹ̀ kẹ gbọ́ mi dáadáa.